owó lọ sí mu lẹjà ẹ ká lẹjà ló jarọ ní àyẹ pé má sí mu wá bí a bí yá mi kọ mẹgbẹ lọ wá. Bọ́mọ láyé ibi àwọn ìlú ọmọ mi jánu kọ fún kàrẹ. Wọ́n á dé gọ́mọ láyé mi ká ìwé yàn. Mọ̀ ọlẹ́rìgbà ọmọ àláyà ẹ wí ìdí àwọn ọba ọjọ́ ọ̀pẹ̀ ní kẹrin ẹ̀rọ. Mára kò ní mọ́ ọlẹ́rìgbà ọmọ àláyà. Mára kò ní mọ́ ọlẹ́rìgbà ọmọ àláyà. Kẹ́ ìwé ìdí àwọn ẹ̀rẹ̀gẹ̀ ọ̀hún ẹ̀rẹ̀ ní kẹrin. Àìsè wú ọ àṣọ bẹ́ẹ̀ gẹ̀ rìn ín wà ń pa. Nẹ̀rù ń bọ̀ ní pùlọ́ ẹ̀ nínú iṣẹ́. Ìní ẹ̀dọ́ ẹ̀jẹ̀.